ọ̀dà ẹ̀ka rẹ̀ kábọ̀ sí ètò tiwa tiwa lọ́rọ̀ yìí ẹ̀ṣọ́ aláfíà lè wà níbi kíbi tó bá lọ́rọ̀ ètò tiwa tiwa ló ń wá sí etí ìgbọ́yìn lórí ìkànnì zandas radio 105.7 fm ẹ̀tọ́ balẹ̀ sí ilé àwẹ̀rí gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ ẹ̀ṣọ́ aláfíà lè wà gbogbo ìyálójẹ ìyálójà níbi kíbi tó bá lọ́rọ̀ yìí akínyín kábọ̀ sórí ètò bó ní iṣẹ́ bó ní nǹkan ṣó ń lọ dá.

0: lọ iyani tolu asegun eyan se sumani olotu eto 105.7 o ilu imo shonsha ni won ma wa o tiwa tiwa mare lololo ohun eja mi o se oluwa asegun wa o kiwo ma yanku o o se oluwa asegun wa o kiwo ma yanku oluwa oluwa asegun ma yanku ami Oluwa Isegun ma yanku ami Sanders Radio ni Sanders Street is lower nilu imo olotu o se oluwa asegun wa o kiwo ma yanku o se oluwa asegun wa o kiwo ma yanku oluwa oluwa isegun ma yanku ami oluwa isegun ma yanku ami Sanders Radio ni Sanders Street is lower nilu imo olotu eto mo ni dudu lo ni nbaun ki e dada o ola le dudu lo ni nbaun ki e dada o poku aduro ti ohun ni Sanders Radio la wa yo gbogbo yoruba to ba fe se advert te fe se polowo e je ka lo ri won se suma nke lo ri won lori 081 60 63 61 87 lo pari ejo wo ilo si waju ara wa ilo si waju ara wa o ohun la wa o se suma ilo si waju ara wa ilo si waju yoruba yoruba o ilo si waju yoruba o ohun la wa o se suma ilo si waju yoruba lori 105.7 la wa yo ta gbe soro ta gbe ndun bi edun ta ro bi ojo lodo lu isegun oluwa isegun my brother oluwa isegun ile oluwa isegun ayila mi suma omo pa so le mi o se suma ayila mi suma siroma o lo njabo Sanders FM ni.
1: Bẹ́ẹ̀ni o, orí ètò tiwa tiwa wà lórí orúkọ tiwa ni Oluwa Isegun. Wọ́n ní sẹ́, Oluwa Isegun ni o, fi jẹ́ ilé ìjà kan fún alákòóso náà. Ẹ má bínú. Àti fún mi pé tààtà kí ló ń ṣàlàyé báyìí, kí lé tó ń ṣe bí kí kò lè yé wọn, wọn forúkọ wọn kọ irí ni àkàlọ́ ìṣà ni wọn. Kò ń ṣe nǹkan lọ́wọ́ orí ètò ìwà àti fún àjọ lóòtú láàárọ̀ yìí àti fún mi. Ẹ káàbọ̀ sí ètò tiwa ń tiwa lóòrọ̀ ìṣàlọ́ fi ọ̀lẹ̀ wá ṣe ajé ń gbogbo ajé bó nìkan. Ok, ẹṣin.
2: Mr. Dudu, lọ́nì tọkọrin fún wa. Ṣùgbọ́n ìgbà tọkọrúkọ tọkọrin yẹn, Olúwa Ṣẹ́gun nìkan náà sọ.
1: Ẹ wọ́n
2: fi Olúwa fún láyọ̀ náà sí. Fàṣẹ Adé nìyẹn kò dẹ̀ ẹ̀kọ́ máa ṣe bẹ́ẹ̀ yẹ kọ́ forúkọ tèmi náà sí.
1: Àwọn onídàmú tọ̀ Mr. Dudu wọ́n náà forúkọ táwọn sí o pé kẹ́ forúkọ àti fún mi sí o bóyá ṣe máa ṣe mí nìyẹn. Ṣùgbọ́n fẹ́lẹ̀ ta ṣe iná ẹṣin àwọn àpẹẹrẹ ṣàti wọ́n ṣẹ́kí ni wọ́n ti ṣẹ̀kan náà ètò tiwantiwa ló ṣe òun wá sí ti gbọ̀nyìn lórí ètò ẹ bá a sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ náà báwo ni bó ní nǹkan ẹjọ́ká fọ̀rọ̀ ẹmọ́wọ́yìn lọ ẹ báwo ni iṣẹ́ ṣe nǹkan lọ kí láwọn nǹkan tẹ́yìn rò bóyá ó yẹ ká tuntun ṣe lórí ètò ẹja dàsí láàárọ̀ ẹ kí láwọn nǹkan tó rò bóyá ó yẹ ká tuntun lórí ètò tiwantiwa tó wá fi lè mú èdè wa oúnjẹ wa àti eré ìdánilárayá torí kíni a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kó ń lé fúngbà díẹ̀ ẹlòmíì tẹ bá tẹ sọ̀wọ́ tọ́ lómi gan wọn ọmọ tó mọ̀ wí mọ̀ ẹ ti bọ́ ayá ó já ìjà wọn là mọ́ kí ni níwọ̀n mọ̀ yorùbá ti ń sí bí kéèkì ní àwọn ìṣe bẹ́ẹ̀ yẹn so ìdí tí a fi gbé ètò ìwá nìyẹn pé kí ni àlìsí fún àwa tá a jẹ́ ọmọ òdúà ká fẹ́ máa ríbi bára wa sọ̀rọ̀ kí nìkan tí a lè ṣe láti fi pé a gbé ètò ìlárugẹ sí dáadáa ju bó ṣe wà yìí lọ. Ẹlẹ́kọ̀ọ́ wá sórí aago àti fún ma fún wa náà nínú bàtà lẹ́kọ̀ọ́ sí lórí ìlú
2: ààrẹ. Ẹ̀tọ́ á sí orí aago odò ẹjọ okan ẹfà odò ẹfà ẹta ẹfà okan ẹjọ eje fún àwọn ti elédè gẹ̀ẹ́sì 081 0860-6367.
1: Benio 0800-081-6063-6187. And the number of Winkwe Atifun at Roche La Tifidara Pomo Eto Tiwantiwa Tiwa Depua Eba Wagbe Volume Eba Yi Volume Radio Yisi Sale Kabale Barawaye Da Da
3: La Ramoche La Ryo Ginyan Bajeji Besi Leo

0: la wa tun wa o bi yo wi pe ko ma so lohun ejo ma ye won pe olohun lo daye
1: olapa ye fo bala ra won sere la ni ojiyo ba se si besile o ikan wi
2: oda a cappella latenu Sidon Pila ń gbọ́ lórí ètò lóòrọ̀ ìgbéyà mi àti fún mi àjọ máa ṣe máa sọ́yìnbó àníṣòyìnbó kankan lórí ètò ẹkájọ sọ̀rọ̀ ṣùgbọ́n àníṣòyìnbó kankan ṣẹ́ para wọn kò ní ẹ̀ ní fẹ́yìnbó kankan sí tẹ bá fẹ́yìnbó sí ẹ ti lọlé nìyẹn tọ́ àtúbọ̀ mi ṣáláfí alẹ́ wa.
3: Àlàáfíà ni mo wà.
2: Kí ló ń ṣẹlẹ̀?
3: Òtútù ibi bí yìí aṣàkó ọ̀gìnì tí a kú gbogbo òjò wẹliwẹli tó ń ṣẹlẹ̀ yìí.
2: Torí
3: òtútù yìí ó pọ̀.
2: Ó pọ̀ gan.
3: Ẹ rí pé a di
2: ìdájí. Ẹ dì mọ́ra wọn ni kọ́ ló ń ṣàánú wa ni. Nígbà tó wá délé òrùba báwo lẹ ṣe ń ṣe tó ń jẹ ti mímu ṣé àlàjá.
3: A ń dáná náà ni. A ń jẹ̀rẹ̀ sí lójoojúmọ́. Mi tíjà àmọ̀là látijọ́ tí mo
2: ti. Kí ló dé ẹ̀rọ mi létí bá ti ń lọ sí tọ́jú sàmọ̀là.
3: Mo ti ran yín létí báyìí.
2: Bóyá kí lè nínà. Èmi jẹ́ ìjọ ìṣẹ́gun àbí. Ṣé ìyẹn kò ní ọjọ́ ìṣẹ́gun ni? Èmi ní ọjọ́ ìṣẹ́gun náà.
3: Ọjọ́rú.
2: Ok lọ́jọ́ rú ok jẹ́ ṣẹ́gun ìjọ ok bóyá tó bá di ọ̀tún ńlá àjọ máa lọ sí àwọn àlàyé tó ṣàwọn àlàyé ní kíní mbẹ àlẹsí kálọ jàmọlá díẹ mbẹ ṣe fara mọ tọ amóhùn kan wá fún ilé ni wọn ní ìwájọ ìwà bẹẹ ni kí ni túmọ ìwájọ ìwà kí ló túmọ sí ẹ bá wa sọrọ lórí tiwantiwa lọrọ yìí ẹ lọ ìkáàrọ ẹ káàbọ sórí ètò ṣàlàfí alẹ wa.
4: Ẹ káàárọ̀ ẹ̀kú ojúmọ́.
2: Ẹ̀kú ojúmọ́ o.
4: Orúkọ mi ni Ibrahim láti Port Harcourt Road.
2: Mr. Ibro ẹ káàbọ̀ sórí ètò lóòrọ̀ yìí.
4: Àwọn ènìyàn o. Ẹ̀kú ọjọ́ mẹ́ta o.
2: Àjọkọ̀ pẹ̀lú.
4: Ẹ̀kejì tí mo fẹ́ kí mo kí sísá fún mi 200 yẹn náà.
3: Èmi náà kì í yọ ẹ ṣe Mr. Ibrahim.
4: Mo rẹ̀ kí gbogbo àwọn gánà ọ̀gá mi tó wà lù yìí náà. Látòrí Mr. John Niwedra Junction náà.
2: Bẹ́ẹ̀ni.
4: Títí tó fi mọ́ àwọn ọ̀gá mi lónìí Sharon Boraki tó fi mọ́ àwọn ọ̀gá ọ̀gá Mr. Marcus. So ní gbogbo hospital junction lọ́hùn náà mo kí gbogbo wọn pátápátá ta o.
2: Bẹ́ẹ̀ni.
4: Mo dẹ̀ ká àwọn brọ́dà mi náà ní èrè ayé ṣì náà. So ẹni òwe tẹ mú wa pé
2: ìwájọ́
4: wà. Òun ló ń jẹ́ ọ̀rẹ́jọ́ rẹ̀. So òwe tẹ mú wa ẹ̀yin náà ó bá yín níbẹ̀ yẹn o torí. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ó yẹ kẹ́ ẹ ti mú lọ jàmọ̀là lọ́dọ̀ àlàjà. Ẹ wá ṣẹ̀ṣẹ̀ tó ń dá ọjọ́ sí
2: i.
4: Ní tó bá dọjọ́ ọjọ́ jímọ̀ kan ẹ ṣẹ̀ṣẹ̀ máa mú ọ lọ jàmọ̀là.
2: Ẹ má kọ́ o.
4: So ẹ rí pé òun yẹn gan o ti ń bẹ̀ yín náà ń bẹ̀
2: yín.
4: So ṣe máa jẹ́ yẹn. So ẹ bá jẹ́ àti ṣe tán ẹ acapella yẹn mú gbẹ́dùn tó yẹra sẹ́lọ yẹn.
2: Kò sí wàhálà.
4: Ẹ bá yín sókè díẹ̀ sí.
2: Kò sí wàhálà a wà fún yín. Kò sí wàhálà.
4: Ok sir.
2: Ẹ ṣe fún pé
4: láàrin. Ẹ máa yá sẹ́ẹ̀.
2: Àtẹ̀yìn náà o ẹ ṣe tọ̀. Kò sí wàhálà wọn ní kí n gbé àti fún mi lọ jàmàlà ní àmàlà sport ní kenebu ẹ bá wọ yìí ẹ a máa ṣiṣẹ lẹ lórí ẹ ṣe tẹkọọ bá sọ yàgò 021 gbé àti fún mi lọ jàmàlà ní àmàlà sport ní kenebu ẹ bá wọ yìí ẹ a máa ṣiṣẹ lẹ lórí ẹ ṣe tẹkọọ bá sọ yàgò 021 6063 6187 ní nọmbà fún yìí.

0: Doctor, a se mo testimony latenu Alhaji Wasiu Alabi Pasuma ibite altima danu duro lori eto tiwantiwa lowuro eni ati mo se nko te so eleve kira ile kan bi oya anfani se sile fun lati kan ba yo
1: gbogbo eyan ara le
0: awon
1: ko e ngbo wa dada te fun mo pe mi o kira mi laaro yen se mo patewo fun yin e se gan ni o I really dupe I appreciate gbogbo nkan te nse fun atori te ba gbo wa ti o ba ti eyin ko le si awa
0: eyin
1: le fun wa ni inu didun ati araya lati ma wa sori eto lati wa soro to ra mo pe e n fife gbo wa e de ma ye ka gbagbe pe asa wa ede wa ẹsìn gbogbo nkan tó jọ mọ èdè yorùbá kò gbúdọ bàjẹ ibikíbi ta bá dẹ wà ká máa gbá ṣàwà lárugẹ torí ọmọ oòdùà ni wá ọmọlúàbí dẹ ni gbogbo wa ká máa wù ọmọlúàbí orúkọ tèmi ò dẹ yípadà olúwa fún mi láyọ ọmọ balógun ọmọ ní ìlú ilé ìfẹ ìfẹ òòyè lágbo ibi ojúmọ ti mọ wá
0: a
1: kì í dúró kí wọn níbi tán ti bé mi wá dẹ kí n bẹrẹ kí wọn kò kúrú kó bẹrẹ là ń kí wọn nílé bàbá tó bí mi lọwọ wọn á dágbére fún wa lórí ètò lónìí kò ń ṣe fún pípò kò ń ṣe fún táàrùn torí àwa náà láti máa bá yín lọ́sẹ̀ tó ń bọ̀
0: pé
1: ẹ ṣe gan ni o àwa la ó máa wá ẹ̀yin náà la ó sì máa bá.
0: Bẹ́ẹ̀ni o, àwa la ó máa wá ẹ̀yin náà la ó sì máa bá. Àti fún mi ẹ ṣe mo máa kú dáre bèbè lọ́wọ́ dáre kí lórí oríkì tèmi náà kí wọ́n balẹ̀ mọ́ kí dáre
1: báyìí
0: máa pọ̀ mọ́. Tọ́ orúkọ tèmi ni Olúwa Ṣẹ́gun títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.
2: Oba ba ti beji ni abasa akere kegani mo